ṣàn pọ̀ máa níwẹ̀ nílé. Nílé tó bá jẹ́ mi nìwọ mo máa gbà fún ọ̀gá lọ́gà máa jẹ́ àná gbé fún gbé. Family first money next move it for bitches get money investing business fake niggas investing bitches ṣùgbọ́n tó bá lọ owó kò tọ́jú ẹbí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀. Má fi ṣe ṣekúṣe tó wọ́ bá pọ̀ kó yàfi kan múlẹ̀ múlẹ̀ before it's good àpà ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní kò ní ṣọ́gbọ̀n wọn lẹ́nu níbẹ̀ níbẹ̀ irọ́ ni wọ́n kàn fẹ́ dá sílẹ̀ tó bá dálẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀ ẹ̀ lò fi yẹ́ sílẹ̀.